0: ó dùn, ó lóyún, ó sọkojú ọ̀wọ̀. Naija FM 102.7 ó gbóná fẹlifẹli.
1: Jọ́dá bọ̀ nínú ṣe ayé fẹ́ ìsànká ilé mi ṣe. Sìkẹ́ ni ẹ̀kọ́ fún ní.